ẹsẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀fà ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀